0: ɔtena kokoa mu sɔsɔ adwene deɛ wɔsɛ yɛ de fa ho sɛ ɔman Ghana ɔsɛ ɔsrɛ deɛ ɔmo hyɛ deɛ gu nkrataa so no ɔmo hyɛ sɛ mfa nyɛ adwuma engineer Wanda Salami Davo ɛne yɛ di nkɔmmɔ ɛnɛ wie yi wɔbrɛkɔ ne ɔhene wa kɛse boahe ɛrekasa no ɛna wɔkyerɛ sɛ ɔwɔ gyidie sɛ the mayor of local government ɔmo ɛkɔhunu yɛ a ɔmo de agu nkrataa so no sɛ wɔde nsɔ ano no hyɛ sɛ yɛ adwuma a ɛnsu yida yɛ hu kɛso bɛtie o
1: Wọ́n mú mi sọ pé ó tún gbàtà ní mọ̀ ẹ̀lẹ́ láti ẹ̀sùn ló ẹ fà púpọ̀ náà tún náà sì sáà nílẹ̀ yìí náà bá a. Sọ́là ẹgbẹ́ kìíní àbẹ̀bọ̀ kò. Èyí ti di ẹgbẹ́ yẹ ní sẹ́, àǹkàyẹ̀bẹ́ yẹ bìbí àyẹ̀fẹ́ ló retention fund. A àti ẹ̀sùn ló fi ìṣòro họ́ lóbó bá a. Ẹgbẹ́ kìíní àṣòbó kakra. Ọ̀bẹ̀yà àṣìyẹ́jẹnu ẹ̀kọ́ ní kọ́ Ansana retention pond no a discharge bi ewo mu no akọ esem kakra kakra se be ya flag no emma and then before to one na more some time ago a year ministry of western housing hydro authority to one na more omo yehu din da ile de ketan account implementation nemmo enna esan da omo na nye gentu enna yakoso enya da problem
0: afei engineer sanso to omamu no adehye fo se wo mpota mu kro ya wotee enfin so ye mensin no mpanifo a de ahye won sa na nanama hemfo mpanifo a kasa wo ye monte so eye yie se sabre ya ban no anya mfa hyehye fufuro bi anwa kwa mu si ebesi ensuyi na no kwan no won so so ate wo mpota mu na nanoma damo e de na mo ankasa nipa adehye na mo ya ebeboa se ne bi ensuyi no ensu no to a enyiri mu emprempren
1: ọmọ dúró ìtẹ̀wọ́ họ nù ẹ̀sẹ̀ tó ọmọ yìí mu ná ẹ̀mú ẹ̀dá họ sẹ yẹ yìí mu àìsínú bá a èyí bẹ́ẹ̀ sọ ní akọ sẹ ẹ̀gbọ́n tó a àǹfààní àbá abẹ fúlàdé ẹ̀họ nù mọ na sẹ wọn mọ àyẹ bíi àyẹ fúlàdé ní ẹ̀fẹ́ bá bèbèrè yẹ sọ so ẹ yẹ sẹ drink náà yà kọnstrọkì nù èbí wọ họ a ọmọ yẹ yà kẹ na rain run off yẹ ń yẹ fẹ nù run off anáṣẹ ìṣúnú tó gùn fẹ mu àjẹ sọ ní fàfẹmù nù nìgbò tó àyẹ à ẹ sọ ní fàfẹmù ní káàkiri àti ẹgbẹgbẹ ní ń kọfẹ na jẹ sọ ní àtàkì nù sọ nù ẹnu nù na ẹn sọdà nọọsù ìdí drink à ọmọ yẹ ẹyẹ nù ẹmú sọdà nọọsù yìí ìdí sẹ bẹẹbi àná gbé nù ẹmú ǹdọ a àkọnyà wọ họtọ mbẹmbà ayé kẹsẹ nù wọn mú ṣe ná ọwọ ẹpàndé nù sẹbẹ yẹn ti ló bá àdúgbò náà bẹ kó mu ná àkọnyà kò ẹkọ mu.
0: Institution of Engineering and Technology Ghana, one president, Engineer Wanda Salami Davo.
2: A kwa wendi and a single man contractors. Ojeniti afro mo SMC. Eni abu omu pa, so perso omu do. Obeso omu titi gaten, wombeji omu sika no ma yendo do ya jampi nifuose. Ejuma buwani, eni se kronu. Na kwa impe nifuwa neka se chiemso, mwa yejuma di ama abayin. Efra fimpinu, ni adiyo ni 2020, ejuma anu wa yewe, ebesi ne. Kapla tokro da muda mumpu, abayin chiam fama omu. Na 2020, Ghana Highways Authority mpe nifu ni jina abayi di mwa kontraji, wadema omu. Se gate sa hoduo, omu hiyo omu titi mu. Eni gate sa hoduo nsu emu esie, omu hiyo, na omu nsie si mu kama. Ya hoduo emu ufu nina na omu ndo, ejuma anu ma enyine yewe, afu ya kesi ketuya, akwa kwa yedin. Na chochoro fwa dema yikuwe yenu uwe ura jonata. Nekase emu na wo chemse ne sayo sunti o machurokrata eda koto gana mam penyin ura John Dramani Mahama na manapono so mobesere se ye funupa ye mfan shabeni ejuma na oma ye yue ne emu maketu ya no upenyini kamia kwa seke muka kra na we nye bre dike ya muna o mpenyini enyansa wosu o mati bosume bosume ane tosume yensano o mochurokrata se ye bidi koto mpenyini apono so se ne eno benya lidi ya unimu na mpenyini fo chemse chenso ane ejo eni nchino muo hwe na oma hwe ni muse se o mampenyini wankrata wa diaba hidi obetu wana mweti na supe msike se fata wa mwono abayi hwe na wuntua mfomu nyesa adi ya ombetu wana mwono anamu mutu wani nane ya oyechire na centrophobi se ura jonatasi ah na efri se 2020 mpenyifu nche musika mfama wa mwono Ghana Highways Authority mpenyifu ni mho eno siye buo asemni de webi sa ya kwa huwa kwa huwa ya kwa biwa mwose validation process ya mkwedi enchise yeso enchise ye bengi jumane maya vya uni msewa jumane maya uchi ame kaa wose enchise ye omusi omudi msise ye vya wose omudi suo omusika eno omudi ye
3: oma seye sika a haye a seye juma sisi ya she odi ye isi ya insu ya shase to ishe ekwa hon she kwa hon dewe ekwa hon tiye odi ye faweni tu form sensio toka krebia na obi ya suru ye nyi gata mude whole year last year ena minister promise ye say yene ye members ensa na obehwe se ombetua yeka ebe pe munne omutua yeka omo se ye boda o december etwe mu pe kwambi aso ombehwe se ombetua yeka disi omo se validation ye ye dwuma na ye yaye ye nka se ye ye validation fine mo kire ye kwa ye befa so aye validation na ye beye edwuma aye nsa beka ye sika ama edwuma no ebe koso ebe pe munne ukopenyi wenchen a osisei